lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé nípa àkọ́kọ́ láti ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kejìdínlógún oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn àríwá ẹkùn àárín ẹkùn ẹ̀sà òkè àti ẹkùn gúúsù. Ìgbà kejì ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọgbọ̀n ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn kàrá àti ìgboro ìlú lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọ́mọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn ó dára gidi ó máa yọ ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò

lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí ààyìn, ẹ mọ̀ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ̀ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákò.

Kéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí ààyìn, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde.

lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé nípa àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkíá yín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso.

0: lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kejìdínlógún oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọgbọ̀n ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkẹ́ àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti
1: togo bu foka madere na mi minna bara wara ndida na bara bara arna mundi mundi bam bor be bar bagi de kang ragar dirna wule ragri tor na be ida mu bindin na runi irin kere ni rund de ga matar na bara ar wule mundi ba sonto mu rim nogri mi log tal gira wora kirin ana ba sab yel kat ka kirin aninde bindin ran de bat san saban santra plato panan martin padan redri mi tabat dana nan kan kargang padan nan luma berungun bawana mi minna bartu wada ke kawrana kasur wule wada gele bana san kalanga num wurana aina basan na kalbala ni bato wanti kamar nan wule wada bu banda oda hidir bawana mi minna kab san kani kab kwam wule wada bu kwami kalbana hongni janu be san dogru ko kuyu har ko bibir ba kalani babe babir bina kalan kan bin misal da bana bawana do mundu ken kasuna wule be ida be imugu te bambata mi na kai madi yiko kai ta wule be ibe mi ti tambo na tambinguna mundu bana man tu toraba wonna dumi ida be imugu getem boti to gun an kamini si asugo ni da kwala me gudu nana hatun be be sana
2: international mbla ko nu bona jemini ai kintonga
3: so chela so
2: na mo gumu o ke tu zan e wa Não, não sei.
4: Deixa eu fazer aqui a minha mão.
2: Claro, não sei. Ai, que quero aí.
4: Pode ser.
2: Não, não, não, não. Tchau, não, não. Vai, I'm coming back. Eu só lá de tchau.

0: lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọ́mọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti ìyàwó
1: olólùfẹ́.
2: Okay, you know what I mean?
3: Can we try it?
4: Yeah, they can work with that.
2: Instead of can we do it again?
5: Yeah.
2: You know when you do things for God, you must do them bigger. So we're going triple. All right.
6: Listen to the whole flow now.
7: Yeah.